fun nígbà tí wọ́n sọ tèmi lọ sọ èmi lè ń sọ ọlọ́ṣẹ tẹ̀tí ọ̀rẹ́ wà dáadáa mọ̀ ń sọ gbádé sórí sun sí ọ̀gọ́ mi ò mọ́ bọ́ sórí mi ò ṣe gbọ́. Ọmọ mọ́mí gan mo ti.